pàtàkì. A kà pẹ́ lórí àtúnṣe nípa ìṣúná owó ti ọdún 2024. Àfikún owó ilẹ̀ wa bíi 50,000 ní ọ̀nà 22 ni fún àwùjọ ètò ẹ̀kọ́ ìlera ààbò àti ohun ọ̀gbìn. Èyí ti ń ṣe budget rectificatif de 302 milliards supplémentaires pour le social, l'éducation, la santé, la sécurité et l'agriculture. Nípa ìmọ́tótó láwùjọ àwọn oní ọ̀kadà. Èyí ni ìbéèrè àwọn tí à ń gbé lẹ́yìn alùpùpù ń sọ ní iwájú òtítọ́ àwọn oní ọ̀kadà yìí. Àwọn ọjọ́ mélòó kan lẹ́yìn àṣẹ tí a gbé jáde nípa kíkọ owó tíkẹ́ẹ̀tì tí ó bàjẹ́, àwọn obìnrin tí ń tajà tún kù. Wọ́n ń ṣe orí líle nípa agidi wọn. Ìwé ti ṣe lábùsọ̀l nítorí pé nípa ètò ajé, ìdàgbàsókè, ohun amáyédẹrùn àti ìbùná owó. Ilẹ̀ Benin ti fi òǹtẹ̀ sórí ìdọ́gba titun mìíràn fún ètò ìgbéga. Lórí ìbáṣepọ̀ láàrin ilẹ̀ Benin àti àjọ ìfowópamọ́ ilẹ̀ Áfíríkà ti ṣe BAAD. Wọ́n ní àwọn ìrísí titun mìíràn fún ètò ìdàgbàsókè. Pẹ̀lú ètò eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àgbáyé ti ọdún 2024 ní ilẹ̀ Amẹ́ríkà, àwọn ìlànà láti fi wọ orílẹ̀-èdè yìí fún àwọn alátìlẹyìn olùdíje ti ń rú àwọn ìbéèrè mélòó kan jáde báyìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ nípa ètò àjọṣepọ̀ àti dídàpọ̀ mọ́ra wọn láwùjọ àwọn orílẹ̀-èdè ìwọ̀-orílẹ̀ Áfíríkà, ìrìn-àjò ẹlẹ́ẹ̀kejì ààrẹ ilẹ̀ wa ti so èso àǹfààní fún ilẹ̀ Benin. Pẹ̀lú ìdíje lórí ìṣísílẹ̀ eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àgbáyé ti ọdún 2024, ilẹ̀ Mẹ́síkì ti ṣe ìfilélẹ̀ ayẹyẹ yìí fún yíyege rẹ̀ pẹ̀lú ayò 2-0. Nínú ìrìnàjò kan pẹ̀lú ti ṣe dàbárù, ó fi hàn pé ní ìgbà ìjábọ̀ pẹ̀lú ìṣírò lórí àwọn ìkún omi tí ń wáyé, ilé-iṣẹ́ ajẹ́lẹ̀ ìlú Kútọ́nù ti ṣí ètò ìbáraẹnisọ̀rọ̀ sílẹ̀ fún àwọn ọmọ ìlú. Nínú ìgbésẹ̀ fún ètò ìfọwọ́sowọ́pọ̀, ikọ̀ aṣojú ilẹ̀ Amẹ́ríkà kan ti ń jíròrò pẹ̀lú ilé-iṣẹ́ àwọn oníròyìn ilẹ̀ Benin ti ṣe FERCAB. Fún ètò ìtọ́jú nípa ìlera tí ó dára nílùú Sinande, ilé-iṣẹ́ ti ń ṣe CSED Benin ti ṣe ìfilélẹ̀ iṣẹ́ àgbéṣe tí a ń dàpè ní Voie Citoyenne. Nínú ìrìnàjò kan pẹ̀lú ti ṣe Le Matinal, a kà pé nípa ètò oko òwò ìlú òkèrè ní ilẹ̀ Benin, àwọn àṣeyọrí alápẹrẹ ti ń gòkè láàrin àwọn oṣù mẹ́ta àkọ́kọ́ ti ọdún 2024 tí a wà yìí. Lórí àríyànjiyàn ti ń wáyé nípa pé kò sí ẹ̀ka alákòóso ìjọba tí ń mójútó ètò iṣẹ́ ní ilẹ̀ wa, Muda Siru Bashabi tí ó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ olùgbèjà àwọn òṣìṣẹ́ ìjọba ti ń ṣe CSTB sọ pé, mo rò pé a ṣi àwọn ẹ̀yà ara ìjọba kà ni pẹ̀lú nípa èyí tí ó kan àwọn tí ń bẹ ní ìsinmi àfẹ̀yìntì tí wọ́n jẹ́ aláìsàn tí ó lágbára jù àbí àwọn tí wọ́n ń bẹ lórí ibùsùn wọn tí wọn kò lè dìde ti ilé-iṣẹ́ àpótí orílẹ̀-èdè fún ààbò àwùjọ ti ṣe CNSS. Láti ìgbà yìí lọ, àwọn ìbojúwò yóò rò pé a ṣi àwọn ẹ̀yà ara ìjọba kà ni pẹ̀lú nípa èyí tí ó kan àwọn tí ń bẹ ní ìsinmi àfẹ̀yìntì tí wọ́n jẹ́ aláìsàn tí ó lágbára jù àbí àwọn tí wọ́n ń bẹ lórí ibùsùn wọn tí wọn kò lè dìde ti ilé-iṣẹ́ àpótí orílẹ̀-èdè fún ààbò àwùjọ ti ṣe CNSS. Láti ìgbà yìí lọ, àwọn ìbojúwò yóò rò pé a ṣi àwọn ẹ̀yà ara ìjọba kà ni pẹ̀lú nípa èyí tí ó kan àwọn tí ń bẹ ní ìsinmi àfẹ̀yìntì tí wọ́n jẹ́ aláìsàn tí ó lágbára jù àbí àwọn tí wọ́n ń bẹ lórí ibùsùn wọn tí wọn kò lè dìde ti ilé-iṣẹ́ àpótí orílẹ̀-èdè fún ààbò àwùjọ ti ṣe CNSS. Láti ìgbà yìí lọ, àwọn ìbojúwò yóò máa wáyìn ní orílẹ̀-èdè Senegal. Wọ́n sì ní àwọn ìfilélẹ̀ ojú àmì tí ó dádúró lé lórí àbẹ̀wò yìí ní ilẹ̀ Mali. Bẹ́ẹ̀ ni àwàdá yìí ti fojú rajú pẹ̀lú Orta Nta Ana tí ó jẹ́ olórí àwọn ọmọ ogun ti ilẹ̀ Guinea-Bissau. Nípa ipò akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú FCB, Garba Yaya ni ó rọ́pò Paul Humpe. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òṣèlú yìí ń dúpẹ́ fún àwọn àṣẹ àkọ́kọ́ rùmẹ̀wàdá yìí ó tún fi àtìlẹ́yìn rẹ̀ hàn fún. Pẹ̀lú ọ̀rọ̀ tí ó kan ilé báńkì tí wọ́n fọ́ nípa ìpè tí a ṣe lọ nínú ilé ẹjọ́ tí mo tó ohun ìfi agbára tẹ̀mọ́lẹ̀ lórí ẹ̀ṣẹ̀ nípa ètò ọrọ̀ ajé àti ohun ìpanláyà tí ń ṣe CREATE. Gbogbo àwọn ohun ìní ìdezire ìbòdúnú ni a ti gbà fún àǹfààní orílẹ̀-èdè. Nítorí a fi ẹ̀sùn kàn án lórí ìwà àbẹ̀tẹ́lẹ̀, ọlọ́pàá kan ti ṣe àtakò sí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni ó ti ṣe àlàyé ẹnu rẹ̀ lórí ohun tí ó ṣẹlẹ̀ nínú ilé ẹjọ́ tí mo tó ohun ìfi agbára tẹ̀mọ́lẹ̀ lórí ẹ̀ṣẹ̀ nípa ètò ọrọ̀ ajé àti ìpanláyà tí ń ṣe CREATE. Bẹ́ẹ̀
gege ni tori a ro pe o gbe owo si ipo ti ko ye alaboyito apoti owo ile ejo akoko ilu wida ti nbe ninu ase idaduro igbe joko ninu ile tobo lase sibi ope awon iwe iroyan jojo to la kan ti se mate libre o fi ya pe nipa eto isowo ilu okere ati ilo si ile awon ohun ti a ngbe wole won yi ni awon ere ti ari ni ona oselu nipa awon ohun mi se agbara ni le bene leyin awon ebo ti a se se igba awon pipin ni yi ni to adupo fun yin eyin na mi ti fi kokogbo o pe awon titi awon inu irajade ni ojo ti n to je opin ari ose yi lati enomo yin awe bo ni cause pelu oro fe lati tun ri ara wa ni ari ose ti n bo ninu ayo n fi sile bayi mo se na pe fun pe o